ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolate christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù ní gbogbo ẹni tó dìde tó dòwò kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé wọn náà wà ń bí lónìí kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù ló wá lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹ àwọn bá mi ka pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé òtú ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Orúkọ yẹn bẹ́ẹ̀ òkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nazareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ́mi ṣemelé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣemelé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣemelé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ṣemelé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣemelé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ ta ti ń bá bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèlì sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọn péjọ sí kí ni ẹ ń ṣe bẹ̀. Ẹ lọ kaye wọn. Ẹ já mọ nǹkan tí ẹ ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwà dúró sí ẹni tá a dúró tì ó lọ́lọ́hun. Láì dẹ̀pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tan pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé lọ́wọ́ á ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti bá ṣe ẹ jẹ. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀ yẹn sà. nto ba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na n fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti n wa yin eyin o ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wi pe eni ti won wa lo mura kankan kan yen o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni tesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si oba awon oba jidide nle adiju olodumare ise awon apostle lori kene nbe yen.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yes. Bo ti re oke ki esi won duro le ti odo won aha ki lo de te fi duro te won oke Jesu na yi hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nse la won gan sibe ota to nso yo gan mo le be ka mi yo lagbara o mo ni ota to nso to nwa bo won o ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawo eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun ole mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 e fun soke e soro gidi latorun oyi okuta ko na lenu ona ojo ko le won wa riri oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kere la nbe lati se kejila oni looto ni mo wi fun yin ẹnikẹni tó bá gbà mí gbọ irú iṣẹ tèmi ń ṣe lòun náà yóò ṣe àní iṣẹ tó tóbi jù wọn yí lọ torí tí èmi ń lọ sọdọ ta ni o sọdọ bàbá tó gbogbo àwọn tá a wà ń bínú a kì í ṣe ènìyàn lásán ẹjẹ á gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán torí a fẹ́ máa lọ ká máa padà kẹ́ni kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o agbára ọlọ́run agbára la fẹ́ béèrè fún gbogbo àwọn tí wọn kóra wọn jọ bí Judas bí nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma ngbadua o je won o mo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun koni jima a fẹ bèrè fún agbára ọlọrun torí pé lọwọ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọrun níbo ló wà ọwọ Jésù nìkan ló wà gbogbo ẹsẹ nìkan kan tá a ṣe mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe pan dan won yo mi wu ba won yo mi wu ba won yo mi wu ba ori ti sta ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin nban Jesu Oluwa na yin nban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niye iru eyun le lomi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won oba agbara Jesu lara won.
1: You're listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Iba do ato ngan je egona je le lo ke lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu akoko di eye ina me do se yen akoni ye ti koni daada be ti na yin o ti to gbogodo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin bo leyin eyin le yin ori won ba ti ngo kiki aye fe le ta ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olodun to lebo kan to nsise tan we eyan yo mo awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o sin ti o le sele emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostolic ti Christi Oluwa ti gba ogo mo Oluwa gogo so fe n to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe kan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke biri bi eni ti o gba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada Evan Kidada.
2: Hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹn kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ọfẹ dáwọlé nǹkan rí àyà rẹ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ dáwọlé tí ò ní tẹsíbo tí ò ní tẹsíwájú odidi ọdún mẹrin lórí ìjọkan ṣoṣo èèyàn mẹrin ọdún mẹrin lórí ìjọkan èèyàn mẹrin inú mẹrin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan lọ rí tọ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ogun tó ti ẹ̀lẹ́ náà ni sóhùn ọ̀wà àwọn bíbélì máa ní kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọ́n ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún pẹ́ yín ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ ni mo fẹ lò àwọn èèyàn ọlọrun ti ṣàdúrà fún wa ọrọ àṣẹ tó kàn mí a gbọdọ béèrè agbára kí n tó bẹrẹ ọrọ àṣẹ yẹn.

0: ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic Christian ní gbogbo àgbáyé.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Did

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀ kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọlọ́run ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àrìnà àwọn èdè kan bẹ́ẹ̀ tí jésù olúwa lò tá a fẹ́ fi gbàdúrà kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkólọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó ká yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti násárẹ́tì ni ó wí fún wa pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn ọdẹ ẹ̀ẹ́mẹjì o èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá èmi nìyí bẹ́ẹ̀mi lẹ bá ń wá jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ a fẹ́ béèrè agbára ọlọ́run ká tó lọ ìdí ni pé ẹni tá a fojú jọ ẹni tẹ̀mí sinmi lé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé òun náà ni jésù olúwa ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ́wà ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbégbé orúkọ jésù olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni apẹ́jọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ ka yé wọn ẹ jẹ́ àmọ́ nǹkan tí ẹ ń ṣe ń bẹ́ẹ̀ orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì olọ́lọ́hun láì dẹ̀ pẹ́ rárá sà mọ̀ láì pẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé ana nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tọ́wọ́ a ṣe pé mi lè ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mi lè ń wá gbogbo àwọn tó dúró ìpàdé.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin ba oko osun nitori wipe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa gbagbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle adiju olodumare ise awon aposteli lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe ato papo su eh bi a tin wo a gbe soke awo sama gba jesu kuro loju awon oniyeye to nwo eh bi a ti teju mo oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te wo ki eh yesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yo lagbara o mo ni ota to nso to nwa bo won o ti se o si o ma gan so ani di agbara jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan la won eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara jesu oluwa Matthew 28 verse 1 and 2 eh eh eh fon soke e soro gidi aha aha beni aha eh eh latorun o yi okuta ko na lenu ona o joko le eh eh aha won wa riri o to eru ti nbe lara jesu oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila o ni looto looto ni mo wi fun yin enikeni to ba gba mi ko iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbogbo awon ta wa nbi ni a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma jeri si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon ta kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma ngbadua o je won o mo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to ro
1: you are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Jima afẹ beere fun agbara olohun tori pe lowo jesu oluwa nikan so la so pe gbogbo agba laye ati lorun nibo lo wa owo jesu nikan lo wa do de se ni kankan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eran ko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe padan won yo mi wo bayi won yo mi wo bayi won yo mi wo bayi ori trista ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen bayi ninu ifidi fo ni baye ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa nso fun mi pe ah iwo ko na yin ban Jesu oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si ni yen iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won ni ban pe si nitori pe won o lagbara mi an ti yin won ni ban won lo ki tele won ti ja wale ipon pe si ti ba won awon miran ipon okun ba won won ri bi ta ti jo mo alaafi awon o to nkan mo awon kan ipon iye meji ba won gan ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ibo lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to ngan ti ego na je le lo ke lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ino me lo se yen akoni ye ti koni daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin yan le yin ko leyin eyin leyin ori won ba jin go kiki aye fele tan go kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to level kan to n sise tan we eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si ti o le se emi le fi gbogbo enu so fun yin wipe lakoko ta de yi ninu ijo apostle ti Christi oluwa ti gba ogo mo loluwa gogo so fe to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won ese pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo nimo gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah eban ki dada
2: hallelujah
0: ran agbara wa olu